0: na vo riva nyana ndeni. Yeah.
1: Swina ku shwelele shwelele.
0: All right. Ule number 2.